0: ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ láti gbogbo bí tẹ ti ń gbọ́ wa lórí Yoruba language program on 4EB radio àwọn olótú tẹ gbádùn jujuju olótú ọlá.
1: Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ o. Àṣàlàáfíà lẹ́wà.
0: Àlàáfíà ni àlàáfíà ni àti olótú wa ìdán ṣe yìí.
2: Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ o ṣé dáadáa lápá yín o.
0: Dáadáa ni báwo ni gbogbo ẹ ṣe ń lọ.
2: Gbogbo ẹ ń lọ o.
1: Gbogbo ẹ ń lọ dáadáa kan akàn ń rò tútù yìí ni ṣá.
2: À ń rí wọ́n ń gba géèmù lọ́wọ́ Commonwealth game.
0: Okay.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n sọ pé àwọn èèyàn wò tó bọ́ ṣe máa ń wò tẹ́lẹ̀.
1: Ngba to je pe eyin nikan na le ngba gbogbo goolu nbe
2: Australia lo ngba lo
1: won ni e ma se freestyle e ma se tiwaju e se backstroke
2: butterfly
1: e de ngba gbogbo e e wa so pe kawon eyan wo
2: won de tun so pe boya ntori pe ze ere mewa nikan na na ma se so awon ilu to n participate po to ti tele is a slimmed down version.
0: Okay.
1: Anyway, as long as the Australia basha ti n gba gold
0: abi o iyen lo se pataki
1: whether is Commonwealth gold
0: yes
1: or
2: Olympic gold.
1: Gold is gold.
2: Soccer gold.
0: Gold, orisirisi. Olympics.
2: Panda
0: na
2: wa. Gold panda na wa.
0: Owo ni gold panda wa. Idan.
2: Àwọn tó mọ gold mọ fún gold wa panda. Ṣé àwọn
1: òfegè lẹ́ ń sọ
2: yìí? Àwọn òfegè
0: ni. Òfegè bọ̀ tí owó wa ni ẹni tó bá gba kọ́pù kò sí òfegè ni Commonwealth.
2: Ìyá mo sọ̀rọ̀ gold na Mali ni.
1: O lè ṣe àwọn ọkọ̀ kan náà fáwọn ìyàwó wọn ní panda. Èmi ò sí níbẹ̀ mo kàn ń ronú o.
0: Nǹkan burúkú nìyẹn o. Ẹni tó bá ń fún ìyàwó ẹ̀ ń panda.
1: Ṣebí nǹkan tó bá
2: ní ni.
1: Nǹkan tó wọ̀ ẹ̀ bá ká ni. Ìfẹ́ ni.
0: Kókókó lọ ra kinní beads.
1: Ẹ wo ẹ má sọ bẹ́ẹ̀ o.
2: Àwọn èèyàn máa ń ṣì ra o.
1: Ìtì ẹ ṣe yẹn nìkan.
0: Wọ́n máa ń ṣì bead ra.
2: Wọ́n máa ń ṣì gold ra.
1: Kì í ṣọ̀rọ̀ pé wọ́n ń ṣì ra nìkan. Ṣé mọ̀ pé ìfẹ́ ni. Nǹkan tó lágbára ni. Ṣé mọ̀ tí ò bá ní the original gold at least.
0: Wà á lọ ra panda.
2: Ó sì lè ra for
1: gold plated.
0: Tí máa jókòó yẹn gbá máa fi
1: lọ́kùnrin. Ṣé bó ń ṣe nǹkan tó lè ṣe ni. Ṣé torí panda lọ ẹ wá fi fẹ́ fìyàwó sílẹ̀ dé àbí. Torí panda lè yá ṣe máa fọkọ sílẹ̀.
0: Kó save dada. Kó ra
2: nǹkan gidi.
1: Ẹni sùúrù. Ẹni sùúrù. Tí ò bá tí ì níṣẹ́ tó gidi náà lọ́wọ́ ńkọ́.
0: Ẹ kò tí ì ní ìdàtí
1: ìyàwó. Tó dẹ̀ ní potential. Ó ní potential now. Olóòtú.
0: Ṣé potential la ma jẹ?
1: Ara ẹ̀ náà ni.
2: Potential náà ṣe pàtàkì. Tọ́ máa ṣe ẹ̀bẹ̀rẹ̀ ṣá o.
1: Ẹ̀kọ́ tí mò ń sọ náà nìyẹn.
2: Realistic.
0: Tọ́ máa ṣe bẹ̀rẹ̀ ní kó ara panda.
2: Ẹ̀rọ tó bá ṣe bẹ̀rẹ̀ o láti rọ́jú kó ra nǹkan gidi.
0: A ó láti rọ́jú ra nǹkan gidi.
1: Tí ò bá wá lówó àti ra nǹkan gidi.
2: Àwọn nǹkan gidi ní òní pẹ́lì.
0: Àwọn nǹkan ti ń
2: kò pa dandan kó ra gold. O lè ra nǹkan gidi. Tí owó ẹ̀ ká ṣùgbọ́n kó jẹ́ gidi kó má jẹ́ fake.
0: Back in the day, ó máa rí wípé èèyàn ti dàgbà. Ìyá ń save, wà á mú gàrí. Wà á save owó tó dáa. Wà á dẹ̀ ra nǹkan designer fún àfẹ́sọ́nà ẹ̀.
1: Ó ga o, ó bu ìtòrí pé ó gbé ẹja ńlá. Ó bà rẹ jà gbé o.
2: Àfẹ́sọ́nà la pé.
0: Àbí kílẹ̀ tẹ̀ kílẹ̀ sọ lọ́jọ́ sí ẹ̀ lọ́ta jọ ń sọ̀rọ̀.
2: Èèyàn bá fẹ́
0: jẹ màálù. Ìṣètò ìyọ̀bẹ jẹ màálù ni bí ọ̀rọ̀ pé ní bọ̀dá. Kí ló le tó yẹ? Ètò
2: ìdúró
0: fẹ́ ra gold fún ẹ̀gí máa wá jọ. O jẹ́ bí Beyonce.
2: Wẹ̀ àfẹ́sọ́nà ẹ̀ ni now of course. O ju Beyonce lọ. O ju Beyonce lọ, àfẹ́sọ́nà lágbé. Àfẹ́sọ́nà lágbé, o ju Beyonce lọ. Kò lè
0: tó yẹ kí n ṣe pé ká máa mu gàrí lójoojúmọ́.
2: Ìgbà díẹ̀ náà na fẹ́ fi mu gàrí náà ni. Ìgbà díẹ̀ náà.
1: Anyway, nípa gold or no gold.
0: Abi.
1: Ṣé dandan ni kéèyàn ti ẹ̀ fún ìyàwó ẹ̀ ní gold ni? Kí ni expectation?
2: Ejo eja ko fun ya wo won good yo ejo
0: in the house to anule
2: ejo fun wa ni good good chain go bracelet egba wo gold egba ese gold egba ru gold oruka gold lori siri
1: oga gbo sha ma ja
2: akoko ba tan ba
0: o ni awon mo esin ran play video game anyone ni girlfriend awon ni eleni
1: won ti dogbon
2: won ti dogbon kete kete
1: won ti dogbon soro yin won ti dogbon soro yin eh ma teyan ba fi ma se ru gbogbo yi ti idan so yin na eh yin se bi kan lo ti ma wa
0: why I was sure I fellow fancy restaurant rotating I be touching jump to pe rotate come by you round bella now fellow or be touching Brisbane River
2: eh nkan to sele ni pe eyan wa gbe level e na ni
1: ba to de wa lo gbe ja nla ko
0: elitist e gbo won ni ma gbe level o e ba sa on levels to wa
1: omode la wa o
2: awa omo level sugbon omi ati epo o ma find level e so iwo na gba to ba robirin to wo se duro
1: but to wa epo wu e na nko
2: e wa san shop to na ni ohun e
0: ko ti mo fe le
2: but ori pe gold lo wo wo na san sokoto na chicken na
0: to run wo gold I mean ani kini only horns be jini ma lo wa lo ba wa ba soro bi okunrin ni
2: ko se to ko ma ba soro
0: only
2: pa fese pale
0: o ma fese pale
2: ko se ni to ni pe kan ma lo ba soro ma ba soro yen o nse sugbon oni kaluku lo mo nkan to fe obirin na mo nkan to fe o de mo nkan to to si so wa size eni to fe lo ba up na ni
0: needs awon yan ma npo gold je bigo kitchen wa nbe amo pa omo de ngbo program wa bedmatics o wa nbe
2: ben tani ben ah o be o ko ti ye me ti ye me to ti ye me ah e ma ja fi gbogbo eni soro
1: eyin eyan igan nkan be o
2: eh but nkan to sele ni pe
0: gbogbo aba cut music
2: nkan be o eh pa gbogbo wa na ni different parts lo make whole now no do didi ototo na lo do didi so eni to feran gold no o na le o de di eni yen na le feran awon je to da o le fẹ́ràn kó máa jáde
0: olóòtú wa ọ̀la ẹ̀rìnrìn lórí rẹ̀ ẹ sọ̀rọ̀ sí wa
1: mo kàn ń rò ní pé ṣé ẹ lóbìnrin kankan tá a sọ pé ò fẹ́ràn gold
2: èmi ò tí rí o èmi ò rí o
0: àwọn ọmọ jésù wọn ń fẹ́ràn àwọn wọ́ọ̀dì
2: ẹjọ́ ẹ má sọ ọmọ àwọn gangan náà fẹ́ràn gold jù
1: ilẹ̀ mi bá àwọn ọmọ jésù gbogbo wa
0: ọmọ jésù ń ṣe bẹ́ẹ̀
1: wọ́n ṣe bẹ́ẹ̀ rárá o
0: àwọn tó ẹ pín wọn tẹ ń wọ yétí
2: kìí ṣe bí pé kọ́má fẹ́ràn ẹ̀ máa
1: sọ pé ọmọ ṣé ọmọ àwọn kan wà tó ẹ pín wọn ní allergy sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn
2: òótọ́ ni àwọn òótọ́ dẹ̀ ni o tún àwọn kan wà tó ẹ pín wọn ọ̀tí ẹ̀ lè wọ nǹkan tó ń ṣe gold etí wọn máa ma jẹ gbogbo
1: báwọn kan náà dẹ̀ ṣe ní allergy sí gold
0: èmi rò pé ẹni tó bá wọ gold panda ìyẹn ló máa ń jẹ etí yàn
2: àwọn tẹ̀ ń bá rìn ni
0: àmọ́ gold
2: àwọn tẹ̀ fẹ́ náà ti kọ yín
0: àwọn wo ni ẹ
2: ẹ̀mí ọmọ o
1: ẹ̀mí ọmọ o
2: ẹ̀mí ọmọ o
1: a lè bèrè lọ́wọ́ wọn o
2: ẹ̀yin lẹ máa já wa sí yẹn
0: mélòó ni wọn náà
2: ẹ̀mí ọmọ wọn ń ka ọmọ fọlọ́mọ àmọ́
0: àyàwó làkà yìí ò bí ṣọwọ́
2: ẹ tó fẹ́ yàwó kọ́ ló máa sọ iye ìyàwó tó ní
1: ni
0: orin kan tó láìtọ̀
1: ẹ kú gbádùn
0: àbí o tó láìtọ̀ gbogbo nàìjíríà kákàlíkà.

0: bẹ́ẹ̀ni. À ń kọjú bí a kàn máa ń rọra gbádùn ni tí wa.
1: Rọra gbádùn ni o.
2: Mo lérò pé ẹ̀yin ìjẹsà àti ẹ̀yin ìlàjẹ. Mo lérò pé ẹ̀ ń gbádùn àwọn orin yẹn.
1: Bẹ́ẹ̀ni, àwọn ọ̀ṣẹ́ máa lo. Àwọn ọmọ wa òbòkun.
2: Àwọn ọmọ wa òbòkun.
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
2: Àti àwọn ìlàjẹ láti ìpínlẹ̀ Ondo.
1: Àwọn
0: Waterside.
2: Àwọn ìjẹsà láti ìpínlẹ̀ Ọ̀ṣun.
0: What do women want? Kí ni àwọn obìnrin wa fẹ́? Kí lè fẹ́?
2: Kí lobìnrin fẹ́?
1: Ìsinmi.
0: Àwọn obìnrin fẹ́ ìsinmi. Èmi rò pé ẹni wúrà náà fẹ́.
2: Rárá.
1: Wọ́n fẹ́ràn. Ẹni pé ṣàwọn pé fẹ́ràn yàtọ̀ sí nǹkan tó fẹ́. What they like yàtọ̀ sí what they want. What they desire. Nǹkan tó fẹ́. Ẹni kí náà fẹ́ràn. Àní bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ràn wúrà. Ọ̀ kí náà fẹ́. Kí náà wá.
0: Kí náà wá.
2: Kí lè ń fẹ́ kí lè ń wá.
1: Kí lè ń fẹ́ kí lè ń wá. Ìfọkànbalẹ̀.
0: Ìfọkànbalẹ̀.
1: Ìfẹ́.
2: Ìfẹ́ náà ṣe kókó.
1: Ìfẹ́ ẹni tó máa kà wọ́n sí.
0: Ẹni tó máa gbé wọn gẹ́gẹ́. Lágbé wọn gẹ́gẹ́.
2: Tó máa gbé wọn bíi queen.
1: Bẹ́ẹ̀ni.
2: The queen of the jungle.
0: Ah.
1: Bí aya bá ìyẹn ìyá àfin náà kúkú pé
2: ẹni sọ pé jọngù
1: kí ṣe ni jọngù tẹ ń sọ
2: kí ṣe jọngù
1: kí ṣe igbó akíjì igbó kìjìkìjì
0: igbó ọ̀rá
1: ìlú mà ní igbó ọ̀rá
2: ìlú mà ní igbó ọ̀rá
1: ìlú mà ní igbó ọ̀rá
0: lọ́yọ̀ state
1: lọ́yọ̀
2: ìgbà tí mo tún àṣọ ni pé
1: ilé ọ̀yọ́
2: queen
0: highest twinning rate láyé igbó ọ̀rá ní gbogbo àgbáyé
1: ọlọ́run ló mọ nǹkan tó ń jẹ
0: bẹ́ẹ̀ ni ọlọ́run bí ìbejì jù
1: bí a pé iṣu tó ń jẹ ní igbó ọ̀rá yẹn ló fà
0: ní ẹ máa sọ̀rọ̀ yín lọ ní ẹ máa sọ̀rọ̀ yín lọ.
2: Nǹkan tí mò ń tà sọ ni pé kì í ṣe pé jungle bẹ́ẹ̀ pé àwọn pé wọ́n fẹ́ kí wọ́n gbé wọn bíi queen nínú ilé wọn
1: bẹ́ẹ̀rẹ̀
2: láwùjọ
0: àwùjọ ẹ jungle dẹ̀
2: kí wọ́n
1: kolote ẹjọ ẹjẹ kan sọ̀rọ̀ náà
2: láwùjọ nílùú ẹ̀ẹ̀kan gbé wọn gẹ̀gẹ̀ kan máa kọ́ máa ṣàfẹ́rí wọn kọ́ máa tọ́jú wọn
1: bẹ́ẹ̀ni
2: kì í ṣe pé kọ́ máa debase wọn rárá rárá.
0: But àwọn ni ọkọ wọn ni olówó orí wọn.
2: Àmọ̀ yà á dispute yẹn.
1: Nǹkan tí yẹn dẹ̀ túmọ̀ sí ni pé olówó orí ó túmọ̀ sí pé ẹni tó náwó fún wọn tó ń gbé wọn gẹ̀gẹ̀ tó ń náwó fún wọn ìyẹn nìtúmọ̀ tí a wà fi sí olówó
0: orí. Kí ló tọ́ sí olówó orí yẹn? Kí ló tọ́ sí?
2: Kí ló ṣé ẹtún ti gbé padà?
1: Ṣé pé kí ló
2: obìnrin la ṣe ń sọ o?
1: Nǹkan tó tọ́ sí
2: obìnrin la ṣe ń sọ pé kí ló obìnrin fẹ́? Kí ló obìnrin kí làwọn obìnrin fẹ́?
1: Nǹkan tó tọ́ sí olówó orí.
0: No, olóòtú ti sọ pé ká dúró sí.
2: Ẹ jẹ́ ká dúró sí obìnrin la ṣe ń sọ. Because a bá ní ká máa sọ̀rọ̀ ọkùnrin báyìí. Inú olóòtú kọ̀ṣ á ti dùn.
1: Orí wọn a máa wú.
0: So tó obìnrin la ṣe.
2: Ẹ jẹ́ ká kọ́kọ́ sọ tó obìnrin.
1: Nǹkan tó tọ́ sí obìnrin.
0: Ok, kí ló tọ́ sí obìnrin? Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀.
1: Ìkẹ́ ni. Ìkẹ́ ní mẹ́sàn-án-mẹ́wàá.
0: Irú ìkẹ́ wo ni àwọn obìnrin fẹ́? Kí ni irú tọ́jú
1: ẹni tó yẹ pé
0: ẹ láyé wa ẹ sọ délẹ̀ so that kò ní sí ambiguity.
1: Àwọn ní number one.
2: Kẹ fi wọn ṣe number one nínú ọkàn wọn.
1: Àwọn náà ní ipò kíní.
2: Kì í ṣe ipò number ten o.
1: No, ipò kíní ni. Ipò kíní. Ẹ̀tún máa wò pé kí ni ọ̀nà tí mo fi lè jẹ́ kí ẹni tó jẹ́ ipò kíní yìí tí mo fi lè yẹ sí. Kí ni ọ̀nà tí mo fi lè fi hàn pé mo fẹ́ràn ẹ̀.
0: Ẹyin náà ẹ bẹ̀rẹ̀ sí
2: i. Ó náà láti sọ sílẹ̀. Ó náà láti sọ.
1: Bí
0: ó nípa ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹgbẹ́ gbogbo ẹyẹ bọ̀ láti.
1: Ẹ jẹ́
2: ti ẹyẹ ti wá gbà.
0: Ẹ jẹ́ ìrọ́jẹ́ nìkan tó fẹ́ kọ reggae song. Ó dẹ̀ ti sọ jazz rakaraba ó ti bẹ̀rẹ̀ ó ṣe yẹn àwọn èèyàn inú àwọn èèyàn ti dùn. Ó tún wá ó tún ṣe yẹn lẹ́ẹ̀kejì ó tún sọ patois.
1: Nígbà tó yà wọ́n ní kọrin.
0: o de se like me on him. This guy is sing now.
2: Okay, there, but I like it. I like Balodi. We can buy. She mo pe ni iluwa. She mo pe ni iluwa gan. La ye atijo. Ti okunrin to ba nba o to ba nba obinrin jade. Won le ri ododo legbe.
1: Titi. Legbe ona.
2: Legbe ona.
1: Won
2: aja. Won le fun won fun.
0: Ta ba ro. Won
2: ni iwo ni. Won ni iwo ni onitemi.
0: So ta ba tin wo ko wa lati bi se ta ba ti rododo lori titi aja wa.
1: E fe kolopa mu yin ni. Eya ninu shop ke ra ododo. Ninu
2: shop ke ra ododo ke gbe wa fun yawo yin.
0: Te ba wa dele. Ki se ti wuwo to ti awon online stores.
2: Anyone
1: ko se ti o da.
2: Ko se ti o da.
0: E to ba fe gbe yawo e la ruge. E to ba to ba wa lati awon online stores believe
2: me o da ko
1: eyan na da ṣugbọn se mo pe nkan to se pataki se mo pe
2: e ma solo
1: mo ronu pe wa o le ma je ododo
0: okay
1: gbogbo ala mo iyawo wa ati afesona wa awon kan to feran se mo mo bo ala tona iyawo mi kini mo le se fun you know so o le ra ododo.

0: and appreciated. Ìyẹn gangan ni koko.
1: That is what women want.
0: Ẹni tí o kì í ṣe àmúlùmálà.
1: Ẹni
0: tí o kì í parọ́ fún wọn.
2: Tó máa kẹ́ wọn. Tó máa ṣètọ́jú wọn. Kì í ṣètọ́jú wọn nìkan tó tó bẹ́ pé ó tún máa ó máa tún fẹ́ ara ilé wọn àbáwọn èèyàn tó máa kó èèyàn mọ́ra nǹkan táwọn obìnrin máa ń fẹ́ ni because téèyàn bá fẹ́ ìyàwó kì í ṣe ìyàwó nìkan ló fẹ́ o ó ti fẹ́ fámìlì ẹ̀ mọ̀.
1: List yẹn ó gùn gan abájọ tí ẹnìkan wá sọ torí nígbàtí Jésù ń la ọ̀rọ̀ marriage rí àwọn disciples ẹ̀ wọ́n sọ pé kai kò dá kí yàn máa rí.
2: Kí ló dé?
0: Bọ̀nọ́kọ̀ yẹn sí.
1: Wọ́n wà ní Bible.
0: Èmi ò kà ń bẹ̀ wọ́n. Mi rí kà.
1: Ẹ̀yìn lọ church.
0: Ẹ sọ ibi tó ti wà.
2: Ẹ sọ ọ̀rọ̀ yẹn dáadáa. Kò ní kéèyàn máa máa rí o.
1: Ibi tí ó sọ pé Moses issued a certificate of divorce. Wọ́n á ní pé pe he did it out of the hardness of their heart.
2: Yes.
1: Ani so I'm the divorce anyhow. Wọ́n á sọ pé tó bá pọ̀ rọ̀ láàrin ọkùnrin àti obìnrin ṣe rí lélẹ̀ kò yẹ kí ẹ̀ mọ̀ máa rí.
2: Ó sọ.
1: Ṣé kò sọ ni? Ó dàbọ̀ wà bẹ́ẹ̀.
2: Ó tún wọ́n balance ẹ o. Jésù balance ẹ o. Pé kì í ṣe pé ẹni pé kì í ṣe gbogbo èèyàn ló ní. Ló ní àǹfààní tó ní capacity láti má lè má rì.
0: Ìjọ gbogbo èèyàn ló lè gbéyàwó bẹ́ẹ̀.
2: Kì í ṣe gbogbo èèyàn dẹ̀ ní ló ní kí náà ti máa ń pè ná.
1: Làkàì.
2: Ló ní ability yẹn láti.
1: Sùúrù.
2: Láti gbéyàwó àti láti má gbéyàwó something like that.
1: No.
2: But nǹkan tí mo dúró àti sọ ni pé.
1: Ẹ máa sọ̀rọ̀ yín lọ, eré ìgbà wà dání gbogbo èèyàn.
2: Okay. Nǹkan tí mo contract sọ ni pé ẹni tó bá máa fẹ́ ìyàwó òun gan láti múra kò gbúdọ̀ ṣe èèyàn tó yẹ pé kò mọ̀yàn tọ́jú.
0: tí o ti tọ́jú ara ẹ̀
2: tó dẹ̀ fẹ́
1: tọ́jú. Ọ tó ń tọ́jú ara ẹ̀ jù.
2: tó wà selfless àbí tó wà selfish.
1: ntẹja. ntẹja.
2: iṣẹ́ rán.
0: Ẹja ni.
2: Okay. So nǹkan táwọn obìnrin fẹ́ràn ni ẹni tó máa tọ́jú wọn, ẹni tó máa kẹ́ wọn, tó máa gẹ̀ wọn, ẹni tó máa jẹ́ kó ìlọsíwájú wọn náà ń fẹ́.
0: Bẹ́ẹ̀ni tó máa wá ìlọsíwájú aya tó máa wọ pé ní ṣẹ́mọ̀ tó bá wọ pé ó máa ti tó kó kàwé sí ó ti tó pé kí wọn náà wo bó ṣe lè gba ìgbéga níbi iṣẹ́.
2: Bẹ́ẹ̀ni
0: báwo ni kí ni àwọn àrùn tó ń bá ṣiṣẹ́ kí ló ń ṣẹlẹ̀ níṣẹ́.
1: Ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá a ń sọ̀rọ̀ pé obìnrin tó kọ lẹ́tà sí wa pé òun ò fẹ́ márì lára torí àwọn ọkùnrin tóun bá fẹ́ ọkùnrin tóun bá fẹ́ ó dúgbò wà rẹ́dí àti ṣiṣẹ́ lé 50-50. Ìyẹn ìkíní àsọ̀rọ̀ ń pẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Ìkejì ni ẹni tó bèrè pé àwọn obìnrin tó ń kàwé gan ni tó ń dá dúró tó ń dẹ̀ fẹ́ má rí pé kí ló fà náà.
0: Ok, ìyẹn ni onígbéborùn.
1: Ok. Tá a sọ tán. Ó dàbí bọ́rọ̀ yẹn fẹ́ jọ mọ́rọ̀ tá à ń sọ lọ́wọ́ báyìí. So kí ló fà náà tó jẹ́ pé nísìnyí àwọn obìnrin tó jẹ́ pé wọ́n lẹ́wà wọ́n kàwé gan-an tó dẹ̀ wá wọ́n dá dúró wọn ò fẹ́ márì àbí wọn ò tiẹ̀ tiraka láti wá ọkọ rárá.
2: Nǹkan tó yẹ ká mọ̀ ni pé láyé òde òní àwọn kan wọ́n ní idea pé marriage kì í ṣe gbogbo èèyàn ló náà lè má rí. A dẹ̀ ti máa ń rò bóyá gbogbo obìnrin náà ló gbúdọ̀ má rí. A máa ń rò bóyá gbogbo ọkùnrin náà ló gbúdọ̀ má rí. It's an expectation. Because ẹlòmíì wà tó yẹ pé bí ẹ ṣe sọ
0: wọn ò kọ́ ọmọ.
2: Wọn ò kì í ṣe pé wọn ò tiẹ̀ kọ́ ọmọ kò kàn ní inclination náà fún un.

0: Que é o tom rubu, a importância.
1: Toca-se.
0: O tom cassi. Que é o tom cassi, rara.
2: E é o ampe. Then, outro ti, aí eu digo, não, tu te fuma o brinê, a fani, que. Toma, bafé, feoco. Que é.
1: Kishi
2: dondomo. Sugbon laye atijo to bilin o ba ti loko. O mi pe won ni awon eyan respect.
1: Won ni buyi kun. Then go wa tun ma wo pe ko le ni omo.
0: Okunrin to niyawo. O na o ni respect. Igba yen to ba fe se oselu. O lati niyawo at family. O lo si je pa won mi se ma lati marry. Eh to ba fe se tori wọ́n ni pé tó o bá lè ní
1: family
0: tó bá lè tọ́jú ilé ẹ̀
2: kó o bá lè
0: fẹ́ tọ́jú àdúgbò àti ìlú àti gbogbo nǹkan bẹ́ẹ̀ so o ṣe yẹ so bó ń sìn gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ayé tí ojú ti la ju gbogbo yẹn lọ.
1: Then ìmọ̀ ẹ̀rọ science náà ó ti jẹ́ kí àwọn nǹkan àwọn àǹfààní tí ò sì tẹ́lẹ̀ kó ti wà nísìn àwọn obìnrin púpọ̀ wọ́n máa ń kó ẹyin wọn pamọ́ fún ọjọ́ iwájú. Àwọn obìnrin náà tó jẹ́ pé ọmọ náà fẹ́ wọn ò fẹ́ ọkọ wọ́n ní àǹfààní láti lè ní ọmọ láì pọ̀ dandan kan ní ọkọ.
0: Ó sì jẹ́ pé àwọn obìnrin ń kó ẹyin pamọ́ bọ̀ ṣùgbọ́n mo kà ń bì kan pé àwọn sperm donor àwọn èèyàn wa wọn pọ̀
1: àwọn ọkùnrin tó ń fi sperm lẹ̀
0: àwọn ọkùnrin tó ń fi sperm lẹ̀ tán jẹ́ èèyàn dúdú wọn pọ̀ rárá. Kí ló dé táwọn èèyàn dúdú wọn ṣe ń fi sperm lẹ̀ ṣé torí wọ́n bẹ̀rù pé kán mo lọ fi ṣoògùn fún wọn ní àdìsí
1: ogun bíi bá o.
2: A lè jẹ́ káwọn èèyàn kọ lẹ́tà sí wa kan.
1: Ó dàbí nǹkan tó yẹ kán ṣe ìwádìí lé lórí níná. Tó yẹ kán àwọn oní research kán ṣe ìwádìí lé lórí.
0: Ibi tí mo ti ń kà ni àwọn obìnrin tó jẹ́ pé kẹ́ ṣe sọ pé wọ́n fi ẹyin wọn pamọ́. So gbà tó wá di ìgbà tán wá fẹ́
1: ní
0: ọmọ náà. Wọ́n á dẹ̀ máa wá sperm ọkùnrin dúdú. Wọ́n ní rí. So wọ́n ní kílódé. Ó yẹ káwọn ọkùnrin wa náà máa ọ̀rọ̀
2: yẹn
0: controversial jẹ́
2: ìyẹn kan tẹ́ ẹ sọ yẹn ó lágbára because ṣe mọ̀ pé kì í ṣe gbogbo èèyàn ni ó ní àǹfààní àti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn then lọ́dọ̀ wa náà gbà míì kì í ṣe culture wa pé kọkùnrin lọ máa donate sperm
1: bẹ́ẹ̀ni kò sí láṣà wa
2: kì í ṣe láṣà wa wọn àwọn ọkùnrin dúdú wọn prefer kan bá ìyàwó wọn sùn you know that kind of a thing.
1: Ẹ̀kọ́ dẹ̀ tó máa máa bímọ kọ́ bímọ kọ́ mọ̀ pé àwọn làwọn lọ́mọ kọ́ mọ̀ pé àwọn làwọn ní ọmọ.
0: You upset o.
2: So èmi fi bí li pé ó wà lára kan tí òfin jẹ́ kan ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn
1: tí ò fi fọ́kúlà
2: tí ò fi fọ́kúlà.
1: Ẹ ṣe mọ̀ pé gbà tí mo ń dàgbà nígbàdàn wọn ni kò fọ́kúlà.
2: Then mo tún wá rí pé àwọn ọkùnrin dúdú mi lè máa tètè mọ̀ wípé tán bá ń ṣe donation bẹ́yìn wọ́n máa ń fún wọn lówó because tán bá mọ̀
1: wọ́n á yà sí
2: wọ́n á yà wọ́n bí àyà sí. So it's about education it's about the need for it àti pé culture wa ń gbà míì kò gbarú nǹkan bẹ́ẹ̀
1: kò bá bẹ́ẹ̀ni mo tọ́ ni.
0: Ẹ má fi wálẹ̀ o a fẹ́ sáré gbọ́ ọ̀rọ̀ láti àwọn tán ti wà lẹ́yìn.
3: It's time to complete your census. On Tuesday 11th of August 2026, everyone in Australia will be counted. This includes citizens, permanent residents, international students, temporary visa holders and visitors. You can take part online, on a paper form or with help if you need it. Support is available in different languages and is offered online and by phone. And remember, include everyone staying in your home on census night, including children, babies, and visitors. The census helps build a picture of Australia. It informs planning for things like schools, community services, healthcare, and transport. When you take part, you help make sure your language, culture, and community are represented. The 2026 Census. Every answer matters. Find out more at www.census.abs.gov.au. Authorised by the Australian Bureau of Statistics, Canberra.
4: Station sponsor.

0: break your back.
1: O fẹ́ dá yẹn lórí dance floor.
2: Exercise ni. O ṣeré ìdárayá.
1: O da ki awọn obinrin flexible.
2: Gbogbo èèyàn ló da kó flexible kì í ṣobìnrin nìkan.
0: O da kí èèyàn máa ṣeré ìdárayá.
1: O da tó ṣe ń ṣe àwọn pilates. Toríṣiríṣi ó dá gan nìkan.
2: Àfúnsókè.
0: We like that. Sofosoke, wama stretch.
1: Stretch.
2: Takasufe.
0: No, kishi takasufe.
1: No, kishi takasufe.
0: Wama stretch. Okay, wama be a man.
1: No.
2: Kwa no.
1: Snake pose, baby pose, orishishi pose.
0: Ishe yende kani yon.
1: Cat cow.
0: What in low machine.
2: Reformer.
1: Reformer. Okay. All low reformer.
2: Okay. Awa kini yente oba no. Eyan go ni mo pa omo sukun wa lare. So ma no de.
0: Ibi to ma no de o gan ma gba.
1: Asiko ti lo gan ni.
2: Arojo musoku lokun ni yan.
0: Be ni.
1: Arojo musoku.
2: Arojo musolokun.
1: Eh okay mo mi ko ti mo mo to ma so ni e mo ro be so pe ari o.
2: No ojo la ri so ojo la ri musolokun we can't tie the day down.
1: No ojo ni ojo lo ri so mo.
0: Olotu Kosh. Nipa nkan to bin ni fe. Emi iba mu amoran yi wa pe ki gbogbo okunrin ki won lo study iyawo won kan mo nkan ton fe. Nitori pe nkan to tala ba fe o le yato si idogbe.
2: Bene.
0: O le yato si taye kainde.
2: Bene.
0: So nkan to bin ni fe a kan mo pe gbogbo awon obinrin ko se nikan kan to ba pe a ni ohun o fe ki eyan ko fe ohun abi kan toju ohun abi ki won gbe ohun laruge.
2: Bene.
0: Sugbon awon kankan mi wa to ye pe obinrin na tun feran. Obi ko sobinrin na tan ma ni ko won fe fun ni goal na
2: to ma ko
0: eh. So eyin okunrin
1: a fi virtuous woman.
2: Virtuous woman gangan lo ba gold ju.
0: Virtuous woman to ye pe it was a match eh ti
2: matches o ya kan ka
0: pa matches
2: ni o ta gold ni.
1: Ẹ má sọ o yà tó ẹni tó bá ń ta o yà tó
2: ẹni tó bá ń ta nǹkan náà máa ní
0: o
2: ń lò nìyẹn.
0: So ẹ jẹ́ ká
2: ra gold fún ìyàwó wa.
0: Ẹ ra gold fún ìyàwó yín tẹ́ ẹ bá lágbára o. Ẹ má lọ jẹ gbèsè o.
2: Ọdún Kérésìmesì o ti ń súnmọ́ o ta bá bẹ̀rẹ̀ sí máa to tọrọ kọ́bọ̀ nísìn a pé odindi nígbà tí ọdún Kérésìmesì bá dé gbogbo àwọn obìnrin láwùjọ wa a máa fojú sọ́nà sí gbogbo gold tí gbogbo a máa lò ní
1: ọdún
2: Kérésìmesì.
0: Kì í ṣe gbogbo obìnrin ló fẹ́ràn góòlù náà o.
2: A ṣeré ni o
1: ẹjọ́ o
2: pẹ́sọ̀ wo wọ́n tó gbà
1: kò sí nǹkan tí
2: àwọn ọkùnrin wa wọ́n tó.
0: Bàbá parí ẹ̀jẹ̀ ká tọ́jú ara wa ẹ̀jẹ̀ ká tọ́jú
2: ara wa ẹ̀yẹ́ ní kókó
0: àtọkùnrin àtọbìnrin ẹ̀ tọ́jú ìyàwó
2: bẹ́ẹ̀ ni o
0: ìyàwó ẹ̀ tọ́jú ọkọ yín ẹ̀ tọ́jú ọmọ
1: ẹ̀ tọ́jú olówó rí yín
2: bẹ́ẹ̀ ni
0: olóòtú Kosh.
1: Ṣé ó yẹ yín kẹ́ ẹ̀ dẹ̀ mọ àwọn nǹkan tí olówó rí yín fẹ́ràn.
2: Òbẹ́gàn ti kọrin ẹ̀ tán ìlọsíwájú ọya ń bẹ lọ́wọ́ ọkọ o. Ìlọsíwájú ọkọ o ń bẹ lọ́wọ́ aya o.
0: Àwa gan ti di
2: àwa gan ti di àkẹrẹ
0: àkẹrẹ àwa gan lè kọrin àmì ẹ̀
2: kọ́lá kúndì o.
1: Àmì ẹ̀ o kí ló ń kọ bá di àwọn.
2: Yorùbá language program ban. No, I need your coat to let me alone.
1: And the Sunshine Sisters.
0: Yeah, to lagwara.
2: Yeah, to lagwara. Ewo, te ba fe dasi eto yi, egba wa lago, tabi kefi text message ranse si wa. Ero bani soro wa ni 0404 592 133. Ẹ̀rọ bá sì ń sọ̀rọ̀ wa màtúnṣùkà 0404 592 133.
0: Ẹ ṣeun. A máa dúró láti gbọ́ látọ̀dọ̀ yín o.
1: Yes. Kò sí nǹkan tó ń bọ̀ látòkè
2: sílẹ̀ ò gbà
0: ire
1: Odabo.
0: Odabo.